Lọ́nà tó wà wínú àwítọ́ mi àwọn èèzàn wá dùkọ́ mi bí yàn jọjọ́ ẹgbẹ̀tọ́ àmì ẹgbẹ̀lẹ̀ yìí jó dá àfo bí n kèké wó gún àlè pí àpèvè kú ìwọ́ àdẹ́gun àmì yẹ́sẹ̀ bẹ́ẹ̀ dùnyà hìhá mi tọ́ ọ̀ wá bẹ́ẹ̀ ta pépé gán zè wó gún à ó dúà kàn ta kúrò àkọ́kọ́ omi dà báyìí àwọn ohun tí tọ́tọ́rọ́ lè tó gó bẹ́ẹ́ sẹ́lízì pé gbàkúdó núkè ó kínkín gbà yín dòdó lè wá sílè nǹkan gbé anú tí wẹ̀lẹ́bẹ́ wọn dèdè ká jẹ́ kúdó tùgbẹ̀jẹ́ agan ó tọ́gbé ó àmì sí àmì kègbé yín zì ọ́ bẹ́ẹ́ nú tó mẹ̀mí pù à ó dù àyíṣán zèbla tán vọ́ ènìgún lè kọ́ sí rẹ̀ mí dó ǹgbé àmì ẹnu sùgbọ́n náà lè bá zán yà mí.